nígbàgbé ọba búra ẹ máa bí bèbá wọn àmì lọhùn bẹ ń wà rúbọ kù sí náà búra ẹ lọbọ ìwé ń wà rúbọ wàhálà kan ọgá náà ẹ ń ka wàhálà kan wẹ pẹpẹ ẹ ti ti iye láàkà ìpẹpẹ wa ǹdí máa ọba búra ẹ sọ pé ìṣòwòdó ń gúra wọn kà máa máa pẹ ń wọ lọ ọgá kan kò ń pè é bùkárí bùkárí jẹun náà ọtí oríṣiríṣi ọmọ ọgá wọ bẹ.